gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ sátọ̀dé. Gbogbo ilé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ by system ẹ̀yin olùfẹ́ oṣù náà ti bẹ̀rẹ̀ ó ti ń gbéra a ti kọjá àlàjì gbogbo ọmọ ọlọ́run ẹ já dìde ká lọ ṣe bí ìṣe wa. Gbogbo ilé pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank the Midway Market gbági titun ní ìlú Ìbàdàn. Inú mi sì ń dádùn fún ohun tí ológun àjọbọ́ lòun ó ṣe lọ́la. Inú mi sì ń dádùn fún ìgbáradì ohun tí ó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Gbogbo ilé yà lọ kí bàbá mi yà lọ kí bàbá rẹ̀ yà lọ kí ológun àjọbọ́ yà lọ kí mọ̀rímọ̀rí tí wọ́n mọ̀rí ọmọ titun yà lọ kí olùgbàlà mi olùgbàlà rẹ̀ ẹ já lọ sọ fún kó ṣe é ẹ já lọ dọ̀bálẹ̀ bí ìṣe wa ẹ já lọ kúnlẹ̀ bí ìṣe wa ẹ já dọ̀bálẹ̀ níbi tá a bá wà ẹ já kúnlẹ̀ ní gbogbo ibi tá a bá ti ń bọ̀ mi ká lọ sọ kó ṣe é. Ọlọ́run bàbá àgbàlagbà bó la ṣe lè wọlé o ẹ já lọ sílé agbára ẹ já yìn.